mọ àbí kí n kọ yín. Àwọn àjọ gbé ohun yẹn sókè ẹ mọ̀ pẹ́yìn lẹ́lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹni pé mi ò ní bọ́kọ̀pù, èyí ni bọ́kọ̀pù mi. So àjọ gbé ẹ ọmọ ọmọ orúkọ tó ń jẹ́. Orúkọ tó ń jẹ́.

Bàbá mi ni ojú ọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí wọ́n lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ó dún. Kòtò ẹ̀sí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ń kọ́ sí o. Gbogbo èèyàn ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹ̀sìn mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, run to him, all about the flesh.

Listen, ojú àwọn mo lé ìríran rẹ̀ ka, o accurate. Etí àwọn mo lé gbígbọ́ rẹ̀ ka.

wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún máa wọlé, kí gbogbo àwọn sì máa jẹ́wọ́, wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó jẹ́ ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

dem I've been. Yo, dem I've been. Láti inú ọlẹ ìyá mi ló ti mọ̀ mí tó yàn mí bí àlùfáà àti wòlíì mi ò jẹ́ gbàgbé.

0: You are listening to Glory Entertainment Radio.
1: Àwọn egungun lobìnrin lè ṣe, àwọn gẹ̀lẹ́dẹ̀ lobìnrin lè mọ, bóbìnrin fojú.

gbàdúrà wá rán gẹ́lì wá láti fún wa ní èsì àdúrà wa ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo.

Olúwa máa gbé mi ga lọ lójú ayé wọn. Mọ̀mọ̀ jẹ́ ọ̀rọ̀ nǹkan ń ṣe sí. Ẹ̀bẹ̀ mi rè sí ọ, má jẹ́ ṣiṣẹ́, má jẹ́ ṣiṣọ́, má jẹ́ ṣikọ́, má jẹ́ ṣẹsẹ̀ gbé Ọlọ́run. Ohun tí màá dáwọ́lé tí wàá fi ọwọ́ rẹ lọ́rọ̀ mi Ọlọ́run.

Sion nuwa ni le ati eko e aye ati awon to te do sinu e olorun ni di re sona lori okun ogbe kale lori so mi ta ni yo gun ori oke oluwa bi ta ni yo dro ni bi mimo oni eni to ni owo mimo ati aya funfun eni ti o gbe okun e soke si aso ti o buraito ohun ni yo ri ibuko gba ni owo oluwa ati ododo lowo olorun igbala e eyi ni ran awon ti sabere ti sabere re olorun to ko bu ẹgbẹ́ orí yín sókè ẹgbẹ́ lọ́nà kágbẹ́ yín sókè ẹ̀yìn lẹ̀kùn ayérayé kí ọmọ ọgọ́ kọ́ wọnú lẹ́wàtà ní ọmọ ọgọ́ yìí olúwa tó lọ ẹ̀tọ́ ní agbára olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn lọ́nà kágbẹ́ yín sókè ẹ̀yìn lẹ̀kùn ayérayé kí ọmọ ọgọ́ kọ́ wọnú lẹ́yìn tó ní ọmọ ọgọ́ yìí olúwa àwọn ọmọ ogun ọ̀nà ní ọmọ ọgọ́ oní ẹbí ọpẹ́ fún olúwa nítorí tí ọṣọ nítorí tí àánú ẹ̀dúró láíláí jẹ́ kí sẹ́ni òwe ní ìsinsìnyí gbígbé ọṣẹ wàánú ẹ̀dúró láíláí fún ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run àti ayé sà nítorí tí àánú rẹ̀ dúró láíláí ó ní ó fi ọ̀run tọ́ bá ọ̀sán ó fi ọ̀run àti òṣùpá tọ́ bá ọ̀run nítorí tí àánú.

gẹ́dì wá láti fún wa ní ẹ̀ṣẹ̀ àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹ̀gbọ́n sókè.

bàbá mi ni ojú ọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí wọ́n lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ọdún. Kòtò ẹ̀sí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ẹ̀kọ́ sí o. Gbogbo èèyàn ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹ̀sìn mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, run to him out of all the flesh.

Listen, ojú àwọn mo lè ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn mo lè pípọ̀.

gbogbo ẹkún ọmọ wọlẹ̀, kí gbogbo àwọn òfin máa jẹ́wọ́ wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyídà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run gun ibi gíga lọ, ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

Ebi wọn kọ ẹsọ ní kí wọn bá ń tí ẹ sọ fún àwọn ìjọ tó bá ń wakọ má ń tí tó bá ń tí má wakọ ẹni tó bá délé ẹni mọ̀ wà wọ àwọn ìlú ọ̀fẹ́ wọn yóò ọlọ́kọ̀.

àbí kí n kọ yín àwọn àjọ gbé ohun yẹn sókè ẹ mọ báyìí lẹlẹgbẹ mi ẹni pé mi ò ní bọkọọpù ẹyin ní bọkọọpù mi so àjọ gbé ẹ ọmọ ọmọ orúkọ tó ń jẹ orúkọ tó ń jẹ jókòó.

ẹni wá láti fún wa ní ẹ̀ṣẹ̀ àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ́ lọ́lọ́wọ́ ẹ̀gbọ́n sókè. Make sure you're there.

bàbá mi ni ojú ọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí mo lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ọdún. Kòtò ẹ̀sìn tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ẹ̀kọ́ sí o. Gbogbo èèyàn ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹ̀sìn mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, run to him, all about this blessing.

Listen, ojú àwọn wọlé ìríran rẹ̀ ka, ó accurate. Etí àwọn wọlé gbígbọ́ rẹ̀ ka.

kí gbogbo ọ̀rọ̀ sì máa jẹ́wọ́ wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyídà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run gun ibi gíga lọ, ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí tá Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

tí mo ti bẹrẹ Ọlọrun mo wo bi to panu ba emi je ma mi falasade bi yo mi o ba si o lati yin o ah ewo bi a le mai ti je bi to wu wa lati de ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ ibi tó ti fàánú mú òun yín dé o wọ́n ní yìnyín ni kẹ́ni lè ṣèmí ṣèbí ìtàn sọ nìyẹn o.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wọn ọlọ́run o ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi bá o ọlọ́run o ẹ̀rù rẹ tó mi bá o bá mi wọ́n lọ pátá yẹ́rọ yé ìwọ̀n lẹni tí òkun rí tó sá bàbá mi jọ́dọ́ nìyàn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fò bí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa ó ní wárìrì níwájú olúwa gbogbo aráyé ìbá.